0: and the last women outreach and invitees and visitors coming with us for the very first time. If today is your first time coming here with us, can you please raise up your hands so we can bring our pastor's greetings to you? Today is your very first time coming with us. Can you raise up your hands? If you are raising up your hand, can you stand up?
1: Ní ẹgbẹ́ wa ti tán àdówà tẹ́tẹ́ mi tán bí a sì gan fún ọdún àfọ̀tó ẹjí. Kú dozùn ẹ̀mí dọ̀rọ̀ àwọn ètò Jésù sí yín kọ̀ mẹ́. Mi náà hẹ̀ ń dọ̀dọ́ mẹ́lẹ̀ ń gbọ́wọ́ tọ̀ mí tọ̀tọ̀ wá náà gbẹ̀tọ́lẹ̀ pó. Kúrò ọ̀dẹ́ mi wá tó égbé odò náà jù húyẹ́ wẹ̀ tán ẹran tí tó mẹ́ pójí tó Jésù yín kọ̀ mẹ́. Kò sẹ́mi sí òpínlẹ̀ sí ńlílá. Sẹ́gbẹ̀lẹ́ pò mí náà ti ń dó sísẹ́ kan tó pọ̀ sísẹ́ sẹ́gbẹ̀ mí tọ̀tọ̀n tó ẹ ṣe yín ọlẹ́nu mí tán lẹ fìdí mí náà nà. O sẹ́gbẹ̀lẹ́ ìjà mí náà ti tó ẹ ṣe yín agùn mí tán lẹ jí ẹ mẹ́rọ mí na GCK ti tó àyí mẹ́ tó. Àfọ́nù sẹ́gbẹ̀ lọ mìíràn yà gùnmẹ̀ kódọ̀ tó wẹjà yìí mìíràn yóò pélé gbangba tán lọ sí tẹ̀mẹ̀. O gúlùpù tí tán lẹ́wẹ̀ náà wá náà sísẹ́n kan tó pọ̀ tán tó àzá chánwé tọ́ oṣù tìrópò tọ́ kódọ̀ òbẹ̀dọ́pọ̀ àwé tọ́ náà wá tó sẹ́gbẹ̀dẹ́ fúnlẹ̀ náà bọ́dẹ́gò lẹ́ndílẹ̀ pọ́. Bíbùlù kplọ̀ ń zágbélé pọ̀ mìíràn ti ń dọ̀ bíbùlù kplọ̀ mí tàn dé mìíràn ṣe sàn lẹ́ gbọ́ tọ̀ mí tàn dé. Bíbùlù sí òpínlọ̀ mí tàn ẹnà bẹ́ẹ̀ tó ògàntúrópò kò tẹ́jú fọ̀tàn. Lẹ́ndí títàn àtẹ̀zágbé títàn dé tó súndé mìíràn bíọ́lọ́ mímọ̀rọ̀ yábà wẹ̀ náà ti tó fi náà bíbùlù kplọ̀ tó ògàn tán ẹdínṣẹ́jú kan ní àtọ́ntọ́ mi iná kan tó pọ́ tó gbàgádà tó mólú tó kétù sí mẹ́mẹ́sún lẹ́pọ́. Ó sọ déjà àzánkò àtọ́nù kúrò pọ́ tó súndé mi tẹ́ lọ. Mímọ́rọ̀ ògúnzágbé sí àzánwà tọ́lẹ̀ pọ́ nùkan tọ́lẹ̀ iná wá ná òpìlẹ̀ yẹ tán. Bọ̀ ẹ sọ yín gan àtọ́n ẹ̀dínṣẹ́jú kan ní àtọ́n. Mímọ̀rọ̀ yọ̀ ń zágbélé pọ̀ mìíràn ti ń dó ẹ̀ṣẹ̀ yín òpónlọ́ nàdó tán ìbò ìdọ̀yẹ̀ ó pọ̀ tó fọ́ fún sí àzánpọ̀ kódọ̀ yọ̀ ń zágbé àtọ́n tọ́ tó sunlẹ̀ pọ̀ mẹ́ mìíràn ti ń dó òzán húwọ́ náà tán dé mìíràn mọ́ sán lẹ́gbọ́ tọ́ mí tàn dé. Bọ̀ yìí wá vẹ̀ mí rọ̀ mí ní yírọ̀ gbẹ̀tọ́lẹ̀ pọ̀ kọ́mẹ̀nù mí tán lẹ̀ hántàn mí tán lẹ̀ àzọ́ngbẹ̀ mí tán lẹ̀ nàdó sìngá wá òtẹ́ lọ́mẹ̀. Òbódì sàgbèdè ìjà sàmídì mímọ̀rọ̀ mímọ̀rọ̀ wá fi mìíràn tí tó ẹ̀ṣẹ̀ jí sí kí sí òtẹ́ mẹ́. Ṣègbà àzán tìrópò tọ́ oṣù tìrópò tọ́ àzán wà tọ́lẹ̀ náà tí tó gbàgádà tó sàmẹ́dì. GCK oṣù lè mí tètàn lọ ẹná wá yìí mẹ́tò àzán gàgbé ló jẹ́ àzán gbanukúrò tọ́ oṣù ẹ lọ́tàn. Bọ̀ yìí dúnukú gbẹ̀tọ́lẹ̀ pọ̀ náà tó sìngá tí tó pínlẹ̀ sí tẹ̀mẹ̀ tó bíbẹ́ kákárá tó sìngá wá fífó. Dénánú bẹ́ẹ̀ tó gà tán mẹ̀wẹ̀já lẹ́pọ̀ bọ̀ nùkan tọ́ mi tán lẹ́ máa dọ́nà wọn jí egòdò pọ́n fí èmi náà bá yóò pínlẹ̀ tẹ́ dọ́nà yín kọ́ ò ta ẹ máa dọ́nà yín àgùnmẹ̀ ẹ máa yín tó àgùn mi tán lẹ́ jí gbangba. Bọ̀ mi wá mọ̀dọ̀ ìṣẹ̀nà lẹ́sìn bẹ́ẹ̀dọ́pọ̀ ẹná wà yí mẹ́tò ẹ̀ṣẹ̀ yín àzáde náà bẹ́ẹ̀ dégò lẹ́ bọ̀ mi dọ́nà yín rọ́ ẹ̀ṣẹ̀ yín. nous contrôler à gonder votre lait, honte, mettons les à zonwa tole, et de la watin l'homme. Bon, je ne peux pas vous le sentir, et en voie, il met au. Azan quoi ton nous quoi ou ton? Mais bon, je ne peux pas vous le sentir, Azan déjà. Et de nos points, bâton les pots, dans deux cinq ans, au temps là, maintenant, t'es tout là. Et y'a un goût, mettons ce titre, mais dès que, mais n'y a pas, et y'a un goût. Des volets, c'est, John Jojale, y'a pas voulu, dans deux cinq ans, au temps là, mais. Et y'a une île à des gmovo, à zan ou le poto de j'ai, à zan ou y'a ton tort, June, au son, tu le poto là, y'a un gento les pots, dans deux cinq ans, DSCC. Na tito e bon vode memo re na beto afonu azan wo lo poto doje azan wi atonto ye yiro hajin tole jonyo yale yo po vule me hole puro nu kontole po be miso gan fon kite wo re na mina jin agun plesion ha miton ora miton ora miton 205 Oha, 205-205. Allez, de voter, si, et y a pas au clou, non, au fil, au Europe, au bâton maté. Be y a tout mon an, loulou, au bâton lè. Be y a le pont. Allez, vive le pont. Y a un grand dio, todido, mado, podo, tout étant. Po, j'y a vivi, a y a ton po. Kavipo, y en a deux po, bâdoudou, et ton po. Be y a le pont. Allez, vive le pont. Wolena hongbo le blan ne tonton tito tenawe. Wepo wanyo lontona duvo. Birye mana da wado. Nye jo nou le po. Nye kol le po. Nle nou. Nle vive lo po. Bi akon vive lo. Do alidon tu ena don. Yin atre tindo a yon le po. Wenu ye manote. Tali nou boloji. Bi alen po. Alen vive lo po. Programme 205-205.

0: gbọ̀chí alọ̀ pàlù kúrọ́jí àmọ̀ nkúrẹ́ dọ̀ jọ́ náà wì jọmíọ́ ndọ̀ jọ́ náà wì mẹ́dẹ́ kílán dòvó bọ̀ gbẹ̀tọ́lẹ̀ pọ̀ dé nyọ́ mi yìnyín nyọ́ ẹ̀ ndọ̀ pọ̀ nùgbó mẹ́lẹ̀ yé du àlè sọ òkpọ́lọ́ òkó jìwó yẹ̀wé tọ̀tọ̀ mẹ́ ndọ̀ jìwó yẹ̀wé ní náà wì éwé dòná ni lọ́ bọ̀ gbẹ̀zàtò ná dọ̀n mẹ́dẹ́ fúlẹ̀ wá jọmíọ́ jìwó yẹ̀wé tọ̀kọ̀ gbẹ̀zàtò ná dọ̀n mẹ́dẹ́ fúlẹ̀ wá wà lọ wíwé kọ̀ gbẹ̀zàtò ná dọ̀n mẹ́dẹ́ fúlẹ̀ wá gègò jìwó yẹ̀wé tọ̀kọ̀ dìke mi ní fọ́ndú afọ mi tọ́ jí ná mi ní dọ̀hó ná òkúnyọ́ tó dẹ mẹ́.
1: Ekpego
0: jọ ekpego na do hẹ hu tọ zun yin yọ ha gbẹtọlẹ to jijọ mi tọ mẹ to wa lọ mi tọ mẹ gbẹza mi tọ na hun wa lọ mi tọ ziza mi tọ mina gbẹtọ de tin do tu hẹ yọnu de tin do tu hẹ sọ mẹ. Hodẹ bodọ hun na jiwe awo ekpo to ayika to lẹ kpokpo. Mi o se ni susu le to zan ime. Jo na gwa lo na we. E ma yin si se to kere, si gba na do bi ba si to oho lo ton. Gbe zan mi ton, do na do ki ya nwe mi to si se. Nwe mi ko kono, nwe mi to wiwa gbe zan mi ton, do na do gigo jo e ton ya. Di a se ho lo, ana we. Hode dona joro joy wa na mi jomio na do no gbe credit o hode ye de gbe na mi lo na do basi o ro na mi mi mo to gbe zan to me o le ga mi to ma nu e be do gbe to le e na be pla jijo mi ton e na be pla zan mi ton e na be pla wa lo mi ton gbe zan mi ton o ho jiwe ton do na mo te me gbe to le na nyu ro pon nugo mi o le mi tin do kisi bo to ni no gbe zan mi ton me hunu tó bó kó dẹ bodò hona òkú nà de ato agunmẹ wa bo tó nu kplɔ de ato agunmẹ wa bo tó ho ju hu awi tó se bi ato gbẹnu kílẹ̀ yìí de ato hó lọ se do o gbẹzán adadi wọn mẹtọ gbẹzán de hɔn gbẹzán walọ wiwe tó tó nu de kpékpé de mi tó wiwa mẹ dike mi ni da wa yọ yìí òkú nà tó mi kò se ho ju ẹtọ ma ho dẹ bodò hona òkú nà tó dẹ mẹ. Mi do na se to na oho ju etan nu mi pon to zan me tonu sise na do se ganjo mi de na do wa ojuro ji ko ye wetan amado na na teme oho ju etan na do yi do vo me to gbezan to me ji ko ye we si oho yi nu ma fuluso ni bi o gbezan mi to me o fuluso le corona bi agban bọ jijọ de juyọ ẹtọ náà wáyé tẹmẹ kó dẹ dọhó náà kúrò lọ juyọ wíwá vọmi jirado tó zan mẹ jukoyawe sí òhó eko tọ́ndọ̀ méjì tó zan mẹ òfúlùsọ yìnyín adó tán lẹ́ẹ̀kpó dunayin gbẹgbàsẹ yìí bá sọ dún àti tó gbẹzán tó yẹba ní àtò òhó juyọ ẹtọ sí gbẹzán tó madonna kó tó alọpàlọpọlọ yá mọ ẹyẹ dọ́nà juyọ lọ juyọ gbẹzán tó madonna lọ alọpàlọpọlọ yá gbẹ̀zán tse madonna náà lọ palopolo yi amọ̀ jihu yẹwe gbẹ̀tọ́ ìgbọ̀nvore gbẹ̀tọ́ ìkó àvùnà gigo ju ẹ̀tàn gbẹ̀tọ́ de nọtẹ náà òhó nùgbò ju ẹ̀tàn ẹnìwẹ̀ gbẹ̀zán tó égbésọ tán dé mi se òhó ju ẹ̀tàn bọ̀ mi bá sí ẹni adu alẹ ná gbẹ̀zán mi tán bọ̀ gbẹ̀tọ́ lẹ̀ dé mọ̀ mi lò ìdánidọ̀ pọ̀ nùgbò viyọ́nu ìvísúnú mi yi oho lọ se mina eho lọ wa bi ba si mẹ mina eho ju ẹtọ wa bi ba si mẹ to gbẹ zan mi tọ mẹ egbeso to zizan mi tọ mẹ to wa lọ mi tọ mẹ oho ju ẹtọ yi lọ na du ale na gbẹ zan mi tọ bọ oho lọ ina hẹ adadi ọlá mẹ bi ọ gbẹ zan mi tọ mẹ bọ kristi ina mi mọ to gbẹ zan mi tọ mẹ mima nana tẹmẹ nu de pepe nàdó de mi sẹsọ àlehò hihodó òkúnà tán jí mina tó hihodó égbésọ dó gbọn dídó ya jíjọ dàgbé zizan àpàjírẹ ò kristi tán hihodó àfọlídé kristi tán tó gbẹsán mi tán mẹ mi dó nàdó mọ dúrọdọ nu dé pépé náà rẹ mi kan dó pọ pé tó sátani pé tó dézán wà tó ẹtọ lẹ pé mi dó náà gba àlehò ni lọ má dó náà sísìn dó pọ pé tó klọ sátani tán pé wèdè pépé ní sátani wà nàdó sìgá kọlọ mi.